0: jẹ.
1: Wíwá ilọ̀ mi do tó wá ìjìnyẹ vọ̀gbọ̀n jíwẹ̀ mi kú tó gbèjìnà nú bíp radio.
2: Kàwé kó àtọ́nu kún ro po kẹ́fọ̀ bíp radio. Edo tó ẹ̀mí ni sí kú tọ́nu.
0: Àyí náà wí ayé ìgbọ́n sí ká máa jà. Ṣé pọ́ mi òun tọ́nu? Àmàna dá mi à. Fi hàn ìgbẹ́nu mi ó lọ́jà kọ́ pa máa sínú yìí. Yẹ̀wò dẹnu wèsìn.